ti yẹ. Bó ṣe ń lọ kankan mo sọ fún ẹ hàn. O lè di president o, má yẹ kẹ́ anybody sọ fẹ́ pé o lè di president. O kàn máa jẹ́ kórí ẹ pé, máa jẹ́ kórí ẹ ṣe kí ni, máa jẹ́ kórí ẹ pé o máa dẹ̀ need kí ni, o máa ní dedication. Kí ni wọ́n gbé o? Dedication. Orí ẹ gbọ́dọ̀ máa yọ ọ̀nà, o lè máa think bí everybody tó bá fẹ́ dàbí everybody. Ṣé tí mo sọ fún ẹ? Ok.